tilẹ̀ ń rìn láàrin afọ́ni fojú òjijì kú, èmi kì yóò bẹ̀rù ibì kankan, nítorí ìwọ wà pẹ̀lú mi, ọkọ rẹ àti ọ̀pá rẹ.